0: gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run bí yèmi ò bá sí, kí ni yèmi ò ní sí? Ṣé testimony ojoojúmọ́ ni? Àbí àṣẹ tí ń jáde ní gbogbo ìgbà? Àbí tí bàbá mi ológun àjọbọ ń dánwò nínú ayé àwọn ọmọ Ọlọ́run? Ìyèmí sí o. Gbogbo ìyẹn ní Jésù ò mà ṣe. Àǹtẹ́ bá wojú pátákó wa ní church. This is defined overtaken by testimony. Ohun tó fi lé wọn bá tó fi yà wọ́n lẹ̀ lọ́dún yìí, ó ní ẹ̀rí. Bíbélì sọ pé we overcome the devil by the blood of the lamb. Aṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dùàgùtàn and by the word of their testimony. Èyàn ò tí ì di aṣẹ́gun àfìgbà tó bá tó bẹ̀rẹ̀ sí so ẹ̀rí. Bó ti wulẹ̀ kí ẹ̀rí yẹn ó bíntín tó sà, ìwọ sọ jáde. Kò wá ohun tí bàbá mi ológun àjọbọ, kò ohun tí ó tún gbé jáde. Bọ́ ọ bá ti dúpẹ́ tilẹ̀, ìmí ò tún jáde. Tún dúpẹ́ tilẹ̀, ìmí ò tún jáde. Àṣírí àwọn ọmọ Ọlọ́run yẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin wo ẹjẹ́ ń bí gbogbo àkọ́bí ọmọ bò lẹ̀ wà, ẹ dìde. Ẹ̀yin lẹ lọ́la o. Ẹ̀yin lẹ ní ọ̀la o. Is still the festival of the firstborn, a sì tún wà lẹ́nu ẹ̀. Ẹnìkan ní wòlíì, wọ́n lẹ fáwọn firstborn ní nǹkan kan. Ìyìn tó fún yín, ìyìn tó fáwọn firstborn lọ́la náà ní Sunday service. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Gbogbo firstborn ti bá ń gbọ́ mi ni ọ̀mọ̀lú tó wà. Bẹ́ẹ̀ ní sì fún ọ ní anointing oil. Gbogbo èèyàn ní tiẹ̀ fún anointing oil. Àwọn tí wọn ò sí ń bẹ̀. At least bí mo ṣe ń lọ sí Èkó ní ìsìn, mo ń lọ fáwọn kan anointing oil. Mo gbọ́ ni. Ẹnìkan ní bolẹ̀ ń bọ̀ ni ó sòdi mò ń bọ̀. Mò ń bọ̀. Ẹ̀yin wo lẹ fẹ́ testimony? Ọ fẹ́ kí Ọlọ́run kọ́ bí ọwọ́? Ọ fẹ́ gbóhùn ara rẹ? Ó yá dìde. Ṣé o lè bá mi kí hallelujah ńlá méje àti ògo méjì? Òní náà. Ṣé o ní gbogbo ibi tẹ́ ẹ bá wà? Somebody stand up and shout 7 hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Ògo méjì, ògo fún Mèsáyà. Ọyẹ ẹgbẹ́ ẹsẹ̀ mẹ́ta síwájú tẹ́wọ́ sí mi. Mo dúró nínú ìpè tí Ọlọ́run fi pè mí gẹ́gẹ́ bí ìwòlíì Ọlọ́run. Mo sọ tẹ́lẹ̀ pé bí wọ́n bá jẹ́ òṣì àmì ní ìgbà mẹ́ta tẹ́nìkan gbọ́ ọkàn ṣe lóhùn òkè ẹnìkan kan gbọ́ ìbá àṣẹ ń ti bẹ́nu léyìn. Mo sọ lórúkọ ọba Bátọ́mà àti tẹ̀mí mímọ́ oṣù yìí ni wà ní testimony sọ̀rọ̀ in the name of Jesus. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé ń ṣàṣírí tọ́pa testimony fún ọ? Bí ìwọ náà bá fẹ́, ìwọ gbọ́ tẹnìkan. Gbọ́ testimony, ìwọ náà sọ testimony. Àṣírí tó wà ń bẹ̀ nìyẹn. Ẹ mọ́ bínú pé mi ò wàásù bí alára láàárọ̀ yìí àti lánàá. Bẹ́ẹ̀ náà ni ìsìn ní wàásù bí alára lọ́la. Ìròyìn ayọ̀ ti kúnlẹ̀. Àní kété tó o bá ti lè gbọ́ tiẹ̀ náà jáde. Ẹnìkan ní wòlíì wọn lẹ̀ ń bọ̀ Lẹ́kọ̀ọ́. Mò ń bọ̀ lọ́sọ̀dì. Even mo ti fẹ́ débẹ̀ tán gan. 7 ni sí 9. So ìpàdé ìdajì ni. N ta bá ṣe ní 7 sí 6. Ó wá pẹ́ wájú 9:30. Ní Jalisco Field. Engineer, ẹ jẹ́ kí Pastor Tóbi ọ sọ ibi tá à ń bọ̀ ní Osodi. Mo ti sọ lánàá. So àti bí fún àwọn èèyàn, àwọn bóyá bí àwọn 5,000 máa fún ọ lánàá anointing oil. Ẹ̀mí Ọlọ́run ló ní kí n ṣe bẹ́ẹ̀. Testimony anointing oil.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lóṣòdì, tẹ́ ẹ wà ń ṣógúnlẹ̀, tẹ́ ẹ wà lájàwọ́ estate, tẹ́ ẹ wà ń 7 and 8, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà mushin, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ láti Ketu Alápẹ̀rẹ̀, Gbàrígà, Gbàgádà, ẹ bèrè Oṣòdì Bọ́ládé bus stop. Ẹ sọ pé ń lọ Jalisco Field, Jalisco Field, lẹ́yìn Oṣòdì Sọ́lọ̀ local government. God bless you.
2: Orúkọ mi ni Temitope Awi láti United Kingdom.
3: Láti lẹ́ti wá? Àwọn èrò London wọ́n wá bá mi Nàìjíríà yìí o. Bí n bá gbọ́ tó ṣe àmì, ọ̀nà tiẹ̀ náà ṣe. Yes, sir.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí fún oore ńláńlá tó ṣe nínú ayé mi. Nítorí nínú ọmọ bàbá mi kò sẹ́ni tó kúrò lórílẹ̀-èdè yìí.
3: Kò sẹ́ni tó kù ní Nàìjíríà
2: yìí. Kó tó rí pé mo wá sí orí òkè yìí, mo ti lọ embassy gbà mẹ́rin.
3: Four
2: times. ti o si kankan to jade lati be sugbon ni 2023 June precisely mo wa sibi
3: e wa bi
2: lati tru omo benin kan re mi oluwa toyin o wa nbi
3: o
2: ma nbi bayi o wa nbi o ma n o feran yin gan o ma n advertise yin bo program yin losan loru sugbon nigba ti mo wa sibi ni June yen mo mu passport mi dani mo wa se prayer e de ni ka se ore kekere bi 5000 naira
3: mo
2: pe yanju mo se igba to da November mo lo si embassy UK embassy won fun mi ni visa working visa 5 years
3: Aish! 5 year working na we bo ba ni passport e won na gbogbo eyin te ngbo mi nle won la won ko si enikan nu omo ya won to koja border ori ti won ni itan iran ti change me manu ti wu o lo ko to di July a ma mo bo yo le se ami pelu agbara ona ti e na se agbara to sina fun baba yi kan se ami o sina fun won na sit down walking visa se ti wa nbe be ni
2: mo ti lo lati 2024 January 2024 ni mo lo ninu 2024 na ni mo se visa awon omo mi
3: e se visa ta awon omo yin na
2: mi won de won wa ni 2024 October 2024 lati ba yen mo ma ndo ipe baba mi wo
3: en do ipe mi
2: mo ma ndo wo igba mi mo le fe wo train ko ye pe ti ba ti miss train mo ma lose ise mi mo ma miss ise lojo yen ma so pe to ba je iwo lo pe odekunle pafra iwo train oni lati delay fun mi ki duro ki wole ko to gbera
3: catch
2: o ma sele lai meye igba be to ye pe ti ba ti wole be after ti ba wole tan ni train ase ma lo
3: ha
2: mo gba po ni pe baba yi olorun si nlo won gidigidi to ma so pe ogun le nlo o te wa lorun ka ma se lo
3: bi omo yen lori won e ti omo melo la mo yin awon melo
2: meta
3: la won omo yin a gbe owo lori e si di ko meta ta wole ati
2: ati yawo
3: se bi e tin sise
2: ben
3: so testimony na le wa so nle bayi
2: ben mo wa respect e ba ni gba birthday yin mo jade sugbon ona okan mi
3: okan yin e tun wa ni isin awon fe mo wa le lo so sunu o olorun to ni gbogbo ona o ni emi ni ona gbogbo eyin te wa nbi ona wu o ti won na fe ma lo Canada o fe lo US o fe lo UK o fe lo Germany o fe lo Australia bo ba se mo ye o ase to si ona fun baba yi ko to di osu July ase yi ko si ona fun won na baba yi mo gbadua gbogbo ire te fe laye ko bere si jade fun yin ona otun ti mo yin mo e ti break record o you will always be the best a set him be awon yawo yin atomo yin be nbe bayi nice e diju o won ya pants ilu mi ni emi na gba pants nti mo kokoko bowo ba ni yen enikan ninu eyin mejeji wa na pants tally oda binu tan wa na dollar next.